0: Ìdìọ̀rùn máa ṣẹ̀, ìdìàánú ó yá máa ṣẹ̀, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń ṣẹ̀, ojúmọ̀ ní mọ́ kiri ó máa ṣẹ̀, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SM Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pe ipe. Apostle, oh yeah!
1: Ẹjẹ́ ọkọ kọrin ayọ̀ kan.
2: Let's for lis ten a joyful song.
1: Ká fi dúpẹ́ lọ́wọ́ bàbá.
2: To appreciate our father.
1: Ibẹ̀ láti bẹ̀rẹ̀.
2: That's where we'll start from.
1: Mo kí

ìlòwúrọ̀ pẹ̀lú bàbá ṣe bí ọba pé ọdún mẹ́sàn-án tó ti bẹ̀rẹ̀ lórí rédíò lówùúrọ̀ kùtùkùtù lójoojúmọ́. Alleluia, alleluia, alleluia. Apostle Dr. Solomon Moses Oni Mustapha JP. Bàbá ṣe bí ọba ni Ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo ènìyàn wá ń tọ̀. A dúpẹ́ pé ó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bàbá ṣe bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyá ayọ̀ lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí ọpọlọpọ̀ ẹ̀rí àṣeyọrí.